0: Orúkọ mi ni Nathaniel Ademide. Emi ni mo jẹ́rìí ní 2 months ago pé Ọlọ́run ṣe mọ́tò fún mi. Ní last year September October, ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé ibibi main auditorium. So bàbá mi wá sọ̀rọ̀, wọ́n sọ pé àwọn fẹ́ ra transformer. Wọ́n ṣáà sọ iye tó kù ṣá. So nínú owó business mi, mo ṣáà ṣe ìwọ̀n tí agbára mi lè ṣe. Wọ́n á fi owó yẹn
1: sọ wí pé mọ́ ń bọ̀, ṣiṣẹ́ ẹ gbọ́ nǹkan. Sísítà ìlọ́jáde ń jò ní kó ń ra mọ́tò, ẹ̀yin tẹ́ ẹ bá rántí. Tọ́ ọ bá rántí ọ̀wà ń jọ nu. Lẹ́yìn ìgbà tí wọ́n sì sọ bẹ́ẹ̀ tán, wọ́n wá gbọ́ tí mò ń sọ pé a sì fẹ́ ra transformer o, chọ́ọ̀chì fẹ́ ra transformer, nílò transformer o. Bí mo ní a nílò gbálẹ̀, àwọn kò dìde náà ni. So àwọn náà wá jáde, wọ́n mú owó látàpọ̀ wọn, wọ́n ní ẹ bá ń háàdì owó yìí. Nínú owó ọjà rẹ̀ ni o, ibi wọn bàjẹ́ nìyẹn. Ọya ride on.
0: So nǹkan tí mo wá fi orí owó yẹn sọ ni pé kó tó di bẹ́ẹ̀dẹ̀ mi ọdún yìí, ipe kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní one of the biggest perfume store in Ibadan.
1: Nice. So èló ni owó yín? Ẹ mọ̀ bínú pé mo fẹ́ béèrè owó tẹ san lọ́jọ́ yẹn, èló lẹ kó fún mi?
0: 1 million naira ni sir.

0: mọ́tò pé ìbọn ni mo tún ti fẹ́ rí owó láti gba stọ́ọ̀. Mo sì ní díẹ̀ ní sẹ́fíìsì mi. Bọ̀ mo ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣàánú fún mi láì ní tẹnìkan nínú. Bí Ọlọ́run ṣe gbéràn lọ́wọ́ bó ṣe ṣe fún mi, Ọlọ́run ṣe fún mi láì ní ìrànlọ́wọ́ ẹnìkankan nínú. Ìrànlọ́wọ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe ṣe bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ṣe fún mi ju bí mo ti bèrè lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ipẹ́ lára owó bísínẹ́sì mi tí mo yọ tash díẹ̀ níbi bẹ̀ tí mo fi fún Ọlọ́run. Ọlọ́run ra mọ́tò fún mi. Ọlọ́run tún fún mi ní one of the biggest perfume stores in Ìbàdàn. Mo dá gbogbo ọpẹ́ padà fún Ọlọ́run láàárọ̀.
1: Ẹ jẹ́ ìwọ ṣọ́ọ̀bù wọn, let me see.
2: Ẹ ṣe kékeré.
1: O ti rí nǹkan. Ẹ̀wọ̀ tí 1 million lè dà káà jáde láì ní ọwọ́ ọkùnrin kankan.
3: Ẹjẹ́ á lọ George. Ẹ pàdé mi ní ìsìn ní fẹ́rẹ́ ń jogi lórí Facebook 6:30. Ẹ̀yin àyànfẹ́ ó ṣe kókó kò já pàdé. Òní ni wáhùn wọn ràn mí ṣe sí. Ẹ mú àbẹ́là yín tẹ́ ẹ bá ń bọ̀ ní church ni náà ìlábẹ̀rẹ̀. Ẹ mú intervi break wà á gbá àwẹ̀ lónìí. Àwọn ọmọ kéékèèké ni mò ń gbọ́ testimony wọn. Kò sẹ́ni tó ní ọ̀yọ́nu owó ọjà rẹ̀. Ṣó o lè yọ́nu owó yìí? Kò fi san rẹ májẹ̀mú lónìí. Ṣó o lè sàǹdà mẹ́wàá? Our God is not a robber. Ọlọ́run kì í jalè, kì í jàyàn gbé. Wọ́n jẹ́ káwọn oníṣọ́kúso kó bọ̀. Wọ́n fẹ́ gbá wọn ni. Wọ́n fẹ́ ṣe kinní kan ni. Láì ṣe pé mo ní ọlọ mú wá. Ọ gbọ́ pé ṣọ́ọ̀tì nílò transformer. Ó sì lọ yọ owó jáde látòwú ẹ̀. Ìdáwó ṣọ́ọ̀sì láyé ń rí. Ẹ rí ìnáwó. Olùfẹ́, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ san rẹ májẹ̀mú yín lónìí. Mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé tó sùn keje yóò pé ọjọ́. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sàn dá mẹ́wàá. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san rẹ àánú. Ẹ gba count number church 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ìyẹn nìkan kọ́ bí èèyàn ò bá wọlé lo eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ni ẹnu ògbé jáde. Kàn dán wò kó wá wo tọ́lọ́ lè ṣe. Kàn mú nǹkan kan láti inú owó rẹ láti inú owó ọjà rẹ. Ìwọ náà fi bẹ̀rẹ̀ sí irú ẹbọ májẹ̀mú. Mo ráwọn tó jẹ́ pé bá a ṣe bẹ̀rẹ̀ báyìí tí èpè ọjọ́ méje ni wọ́n máa ń rú ẹbọ. Ẹbọ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Já fowó ẹ̀ ṣe nǹkan tó lọ́hùn. Já fìdá mẹ́wàá ẹ̀ ṣe nǹkan tó lọ́hùn. Aside Women Convention ti wọlé dé báyìí. Gbogbo tẹ́mọ̀ gbọ́ lọ́sẹ̀ yìí títí ó fi di on the 12th. Ní tẹ́mọ̀ gbọ́ ìròyìn ayọ̀ ni. Lágbára ẹni tó láyé àtọ̀hún. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ mọ̀ bọ̀ ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ Mark wedding anniversary yẹn mọ̀ bọ̀ ẹ wá kúnlẹ̀. Ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo láàkà lónìí. Ẹ jẹ́ parí ìwé Isaiah chapter 61 títí wọ 66. Ẹ mú kándù yẹn já lọ church. Bọ̀ ẹ kọ́kọ́ pàdé mi lórí Facebook náà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà. Ẹ̀yin tẹ́ Mark wedding anniversary yín. Ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín. Sọ ráyé tó ń bá lọ yìí. Oríire ni wàá ṣe. Wàá gbádùn ayé, wàá tún gbádùn ayé tí ń bọ̀. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹjọ́ loud kó neat 08081 71 65 66 ẹ send the message ire àtànú kọ báyìí ẹ jẹ́ mọ́ lórí Facebook. You are blessed. It is well with you.
4: 3, 2, 1 Get inspired. Make your Sunday come alive with the best of music and talk. Tune in to Sunday.